ètò ìròyìn Frank Schwaebu ó sọ wípé àwọn orílẹ̀-èdè tó kéré gan ní ilẹ̀ adúláwọ̀ gbé ìgbésẹ̀ akin ní kíákíá bí nǹkan náà ti ṣẹlẹ̀ kí wá ló wá dé tó jẹ pé orílẹ̀-èdè Nàìjíríà ń fi tiwọn falẹ̀. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Makomo sọ wípé ọ̀rọ̀ tí kò bá ojúmu àti ìwà tó tini lójú ni ìwà tí orílẹ̀-èdè South Africa hù, ṣùgbọ́n ṣe ni kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí ó ṣe ní pẹ̀lẹ́pùtù kí wọ́n má fi oró yaró. Ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n má ṣe gbẹ̀san lára àwọn ọmọ orílẹ̀-èdè South Africa pàápàá jùlọ lórí àwọn ilé oko iṣẹ́ wọn. Ilé iṣẹ́ wọn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa rántí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì wà ní ìlú náà wípé kí ìjọba kí wọ́n ṣe ní pẹ̀lẹ́. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ti rọ́wọ́ tó àwọn ọ̀daràn ajínigbé márùn-ún kan ní ìpínlẹ̀ Edo

0: or that tie or na chi a be sunu na da me yang he or no ti Leonoriana Dag Bari or na da chi be sunu we honoriana da ni Bonu States Otoy Bonu Vai again ya no tonotan and da yangi gain at Tinubu who no be president ya no na wuka galo soy. Wukama on every masemi ni dag barevi Esan by Nucleus Radio. May Edna Fowers, Fabunware Kaima, who's on about the Bamari region.
1: They won't know your money against you. Oga Abu, Oga Oko, no long room bassoes, and you will Esan by Nucleus Radio room. Oye Jacoco one ketabuma da chisaram. Tupu anya malita kokowa ohanuju gero bulukwoku ndi ahu waranyi isi. Atiku akotola otu government etiti si meyachi omume xenophobia na South Africa. Nke Mr. Mark kuputu. Ndu uwo oji ejidela nda anyenye onye maka itoro mmadu n'edo. Mazoputa onye ha toro. Otu EFCC ejidela onye mbubu minister ikoku Salamam. Na Kaduna. Shetima kwa maka ndi choro ibute esomoku netiti ya na Tinubu. Waa, gira uruwoku ndi ahu waranyi. Atiku Abubakar akotola government etiti maka ime hachumume ukuru. Atiku Abubakar akotola government etiti maka ime hachumume ukuru. Odi mwa yobasara mwa wo xenophobia na South Africa. Ebe Mr. Marko Oma oro ka edozi okwu ahụ n'udo ma chekwa ndị Naịjirịa nọ n'ebe ahụ. Ndị uwe ojii steeti Edo azọpụtala Jemila Ibrahim n'aka ndị ntọrọ mmadụ ma jide mmadụ isi a na-enye onyo na ha so na Economic and Financial Crime Commission EFCC ejidela onye mbubu minista Ikoku Salamam mgbe ụlọ ikpe mara ikpe maka ndị mara ikpe gbasara ebubo iri ego ọha. Osote onye isi ala Kashim Shettima kwuru na ụfọdụ mmadụ gbalịrị ime ka esemokwu dị n'etiti ya na onye isi ala Bola Maham Tinubu site n'ịgwa Tinubu na ọ chọrọ iweghara ọchịchị. Tupu mpịachie chịkọta akụkọ nke anya asa. Mgbanụ ka anyị laghachie n'okwu ndị ahụ. Okpurukpokwu ndị ahụ wara anyị sị. Atiku akọtọla otu gọọmenti etiti isi imeghachi omume xenophobia na South Africa nke Mr. Mark kwupụ. Ndị polisi ejidela ndị a na-enye enyo maka ịtọrọ mmadụ n'edo ma zọpụta onye ha tọrọ. Otu EFCC ejidela onye mbubu minista Ikoku Salamam na Kaduna. Shetima kwuo maka ndị chọrọ ibute esemokwu n'etiti ya. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na kọrọ ọnụ. Ndalụ nọ maka ige ntị. Afa mbụ Nwada Chizalam.
2: Tụlere wuyi ezipu bi ojú ọjọ́ ṣe rí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ ìkànnì yìí. Èyí ni ilé-iṣẹ́ Shabanakula Radio. Èyí tó kalẹ̀ sí ìlú Yoròmi. Ìròyìn Lọ́ndẹ́sẹ̀ tí ìgbọ́ yín. Láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó. Igbákejì ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí Atiku Abubakar ti kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ gbé látàrí ọ̀rọ̀ ìṣekúpani àti gba dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Jẹ́ èyí tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ South Africa. Àwọn ọlọ́pàá ti tọ́ rọ́wọ́ tó àwọn márùn-ún nínú àwọn ajínigbé ní ìpínlẹ̀ Edo. Wọ́n sì dóòlà ẹnìkan tí wọ́n jí gbé láì ní ìpalára kankan. Àjọ EFCC ti rọ́wọ́ tó mínísítà gan ní gbàkan lórílẹ̀-èdè Nàìjíríà ẹni tí ó jẹ́ alákòóso fún ètò ohun àmúṣagbára ní ìlú Kaduna ìyẹn Saleh Mama. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́.

igbákejì ààrẹ nígbà kan rí lórílẹ̀-èdè Nàìjíríà tí ó sì tún jẹ́ ọmọ ẹgbẹ́ African Democratic Congress Atiku Abubakar ti díẹ̀ bí fífalẹ̀ tí ìjọba àpapọ̀ fi ọ̀rọ̀ ìgbésẹ̀ tó yẹ kán gbé lórí ìṣekúpani àti bíba dúkìá àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń ba dúkìá wọn jẹ́ ní orílẹ̀-èdè South Africa ru ìjọba àpapọ̀ nítorí pé wọ́n gbà wípé kò bá ojúmu tó pẹ̀lú ìgbésẹ̀ ìjọba látàrí ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ yìí wáyé láti ẹnu ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà fún Atiku Abubakar lórí ọ̀rọ̀ ìròyìn àti bí nǹkan ṣe ń lọ láàrin ìlú lórí ètò ìròyìn Frank Shuaibu. Ó sọ wípé àwọn orílẹ̀-èdè tó kéré gan ní ilẹ̀ adúláwọ̀ gbé ìgbésẹ̀ akin ní kíákíá bí nǹkan náà ti ṣẹlẹ̀ kí wá ló wáá dé tó jẹ pé orílẹ̀-èdè Nàìjíríà ń fi tiwọn falẹ̀. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Ọ̀gbẹ́ni Makomo sọ wípé ọ̀rọ̀ tí kò bá ojúmu àti ìwà tó tini lójú ni ìwà tí orílẹ̀-èdè South Africa hù, ṣùgbọ́n ṣe ni kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí ó ṣe ní pẹ̀lẹ́pùtù kí wọ́n má fi oró ya oró. Ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n má ṣe gbẹ̀san lára àwọn ọmọ orílẹ̀-èdè South Africa pàápàá jùlọ lórí àwọn ilé oko iṣẹ́ wọn, ilé iṣẹ́ wọn tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n máa rántí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sì wà ní ìlú náà, wípé kí ìjọba kí wọ́n ṣe ní pẹ̀lẹ́. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo ti rọ́wọ́ tó àwọn ọ̀daràn ajínigbé márùn-ún kan ní ìpínlẹ̀ Edo tí wọ́n sì dóòlà arábìnrin kan èyí tí wọ́n rí gbà láàyè, ìyẹn Jemila Ibrahim. Nínú ọ̀rọ̀ tí ó tẹ̀jáde lórí fún àwọn oníròyìn, ẹni tí ó jẹ́ ọ̀gá fún lórí ètò ìròyìn fún àwọn àjọ náà ẹnu Ẹ̀kọ́ Edem, òun ló sọ wípé àwọn rí ẹni dóòlà ẹ̀mí rẹ̀ ní ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún yìí ní agbègbè Òpẹ́gẹ̀ ní Ìyúkù ládùúgbò Jatu ní ìpínlẹ̀ Edo. Ó wá jẹ́ kó di mímọ̀ pé àwọn tí ọwọ́ tó yìí ni àwọn ti gbé lọ sí ilé ẹjọ́. Àjọ EFCC ti rọ́wọ́ tó ẹni tí ó jẹ́ mínísítà fún ètò ohun àmúṣagbára nígbà kan rí, Sale Mama ní ìlú Kaduna. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ tí wọ́n sì ti dá lẹ́bi látàrí ìṣòwò ìlú kúmọkúmọ. Ẹni tí ó jẹ́ alága fún ètò EFCC Ọlá Olókàyọ̀dé, òun ló fìdí ọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ pé àwọn ti rọ́wọ́ tó ẹni yìí ní ìlú Kaduna ní agogo mẹ́ta ọ̀sán ní ọjọ́ Ìṣẹ́gun. Ẹ̀wẹ̀, igbákejì ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà Kasim Shettima ti sọ̀rọ̀ sókè wípé